jẹrẹ wọn wọn sẹ ẹyin yẹn no ẹnẹ nwa mi ẹnẹ nwa ẹmẹ ẹni fi ẹnsẹ kọ di dem diwa wọn ni ba kura wi wọn sẹ ni ba mẹ nwa wọn bẹ bi di apẹ apẹ ti onyani sọrọ si wọn fi mi ni ba dem diwa sọ sẹ onyani pẹ mi oyi sẹ ẹni náà bẹ bẹ wọn mu ẹnẹ yẹn ti mi ẹnkọ.